0: Yes, ẹgbẹ́ omi yẹn jáde gbogbo èèyàn. Wá dìde dúó ni o. Omi ti kúrò lómi lásán. Ṣé dédé omi tó le mu tán ló bù? Àbẹ́ bá gbàgbé kí n tó gbàdúrà sí omi lọ́wọ́ yín. A bẹ̀rẹ̀ àwẹ̀ lónìí. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ ọwọ́já ètò. A bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bírèkì ní aago kan ọ̀sán. Ọjọ́ méje sì la fi gbà á. Àwẹ̀ eléso sì ni. Ẹnìkan láwẹ̀ eléso bíi báwo. Bàbá ti fẹ́ break ẹ pàdé mi lórí Facebook Ọdẹ́kúnlé Epaphras bàbá mi o pẹ̀lú omi tẹ́ ẹ gbé lọ́wọ́ yẹn nǹkan mẹ́ta láfi break omi tó gbé lọ́wọ́ yẹn one èso torí àwẹ̀ eléso ni tọ́jẹ́ watermelon ẹnìkan ní kí ló yẹ tó yẹ jẹ́ watermelon omi ní ṣe mí lónìí o mo rí ìsìpayá ni o watermelon ẹnìkan lè wo ni watermelon kí ní gbẹ̀ngbẹ̀ táwọn Hausa máa ń tà tí máa ń pupa yẹn òní jẹ́ watermelon pẹ̀lú ẹyin kan. Ẹyin kan o ta fi break lónìí ni ẹ dédé omi tó le mu tán yìí that's number one. Number two watermelon kini ti àwọn Hausa máa ń tà òní jẹ bẹẹ ni ọmọ òkú ẹyin ò bá watermelon ọmọ mọ sí ẹlẹẹkẹta o ni mo pè ní ẹyin kan ẹyin túmọ sí ìbẹrẹ ọtún ayé títún bóun ló ṣe bá wa ṣe léyìí nínú oṣù yìí tó ò ní rí n tá à ń rí báwo ló ṣe bá wa ṣe léyìí tí ìyípadà ò ní dé bá ọ ọjọ méje làwa fi máa ń gbà tá a bá ti bẹrẹ báyìí kì í ṣe gbogbo gbà láfi wá chọọchì nínú ẹ ẹ ń bọ chọọchì lọla lágbára ẹni tó ní ayé àti ọrun ètò wá dáa jù ọgẹdẹ mẹjọ mẹjọ láfi bírèkì ní ọla eléyìí yóò wá jẹ ẹyin méjì ẹnìkan ní kínìdí oṣù oúnjẹ la wà and mo sọ nǹkan kan lánàá tẹ ẹ bá tẹlé trend ọ̀rọ̀ mi mo ní mo mú nǹkan bọ̀ fún yín láti canada ẹ já mọ̀ wò bọ̀ nígbà tó bá dọ̀la yàtọ̀ sí ìyẹn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ni màá anoint is going to be anointing service ìsìn méjì ìkan ní aago méje títí wo aago mẹ́sàn-án àwọn ọ̀dọ́ ni wọ́n nìyẹn láti ọmọ ọdún mẹ́tàlá títí wo ọmọ ọdún ọgbọ̀n 13 to 30 second service ó bẹ̀rẹ̀ fún àwọn àgbàlagbà láti ọmọ ọdún 31 lọ sókè ìyẹn náà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án and ní gbogbo sona church bákan náà ni ó ṣe rí chọọchì wa nílùú ìbàdàn tọjọ headquarter òsì mọ láti ìwó road ẹwọ mọtò gbagi ẹlẹfẹ sọkalẹ ní wẹmà ẹ bèrè chọọchì ọlọrun òjijì níbi gáràjì yẹn ṣe ẹ rí lóṣù yìí kan tí mò ń sọ ilẹ ò ní mọ ebi ebi ò ní pa ọ kápẹ bí pa ọ tẹlẹ látòṣù ilọ ebi ọpa ọ mọ and bí n bá ń sọ nípa ebi tí ò ní pa ọ mọ kì í ṣe búrẹdì àtẹwà ni mò ń sọ yìí gbogbo tó ní ebi rẹ ló ń pa ebi ọkọ ní pẹlòmí ebi iṣẹ ebi ìwé ìgbélu ebi káà gidi ebi ilé ń pa yín sà so ẹ múra oúnjẹ ni tíìmù wa nínú oṣù yìí overtaken by food ọlá ni two ayé rẹ gbọdọ dìde àwọn èèyàn rí nǹkan ṣe à ń gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀jọ̀ kan testimony tí màá tún gbé kan láìpẹ́ yìí so ní gbogbo ibi tẹ bá ti ń bọ mi àjọgbà àwẹ̀ dáago kan ọ̀sán nǹkan tí ò wá dáa ni pé kéèyàn gbá àwẹ̀ kọmọ gbàdúrà a gbàdúrà gbá àwẹ̀ lọ́sàn-án yìí ẹnìkan ní báwo ní ṣe rí yín lórí facebook ọdẹkúnlé Epaphras bàbá mi o mi sì ní bọ́ chat lórí facebook ìwọ kan follow in le send friend request sí ọ ọkàn le follow mi ni so bí gbogbo àwẹ̀ yìí ó ṣe máa lọ nìyẹn àǹgbára á dì ní fún 77 tẹ̀lé yìí so gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ ní àǹfààní láti gbọ mi ọyẹ ẹgbẹ omi ti ń bẹ lọ má mu omi báyìí o ó di aago kan and kinní kan tó ń bẹ tá a máa ń ṣe ní gbogbo ìgbà tí àwẹ̀ wa bá ti bẹ̀rẹ̀ gbogbo ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ la máa ń san ọrẹ májẹ̀mú ẹ̀ẹ̀kan péré ni lóṣù ọrẹ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 ẹlòmíì san 5 ẹlòmíì san 10 ẹlòmíì san 20 bí ọlọ́run bá ṣe bless ẹni mo sì máa ń sọ ẹ̀sán tàwọn ọmọ yín náà bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní kú àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú láàrin òní sí ọjọ́ méje ni màmá sọ̀rọ̀ rẹ májẹ̀mú a sọ títí tí ó fi di 77 òun la fi máa ń ṣe gbogbo àwọn àkójọpọ̀ rédíò program tó ń gbọ́ yìí èmi kọ́ mo sì facilitate ẹ̀ bíbélì ló sọ bẹ́ẹ̀ mọ́ san ọrẹ májẹ̀mú fún iṣẹ́ yẹn kọ́ mọ́ bá àrùn lójú rẹ ó ní níwọ̀n ìgbà tí oòrùn ọba tó jáde mọ́ tí ó sùn fọ́ wá ta mọ́ igba yen ni ma je mu ti mo ba Dafidi da igba yen ni o to baje ijo wo lo run o wa jade igba wo lo run o wa e je nse bayi gbogbo eyin te fe so re ma je mu mo fe gbadura si omi lowo yin to ba se fun ni lo fe bere ti e ki awon eyan mo san 10 elomi san 5 bo ba se ka ola si ni laarin oni se ojo meje ni si fi bo so iwo to wa fe se ti e loni emi ma wi pe akobu okele ki ra won be to ba ni agbara lati se loni se kini account number church 2017 mo kole 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank elekeji ni 19 66 36 38 73 eje nton pe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade iwo na ti e danwo ko wa wo nto lon le mu jade ha e gbe omi jade gbogbo bi to ba tin gbo mi wa gbo aso tele eleyi gbogbo eyin ti aye ti gbagbe gbogbo eyin ti won ti gbagbe patapata won ti o monu yara igbagbe bayi loluwa wi lati osu kejo yi lo loruko Jesus ki won siwe ti kan sami in the name of Jesus bi omi yen sibi enu ma se ami ni meta meta August aye babo bi alejo kan be ti npe ni August visitor makata yadali abados alejo to gba ti o tan ise re alejo ti o wonu aye re ti o tan gbogbo iya re alejo ti o wa ti o fi asiri won ki so won gbogbo nkan a kan ni se bayi enikan lo ko mi gbogbo ti mo nse August visitors gbogbo eni to ba le se ami ni igba mejo loruko Jesu ko wole to wa gba gba gba gba gba gba egba egba egba in the name of Jesus Christ e wa gbo so tele keta gbogbo ise ti agbara ojo ba se olohun gbo odo ni office eni kan ni ko ye mi gbogbo ise ti agbara ojo ba se laye yo ru lo so odo ni ma jere agbara bayi lo ni wa wi mi omo awon ti o sise sin o awon ti o fa olowo dide awon to je pe won ti sise ele ti won ni omo kere lato ni lo si ami loruko Jesu ki won yo si o losu kejo yi in the name of Jesus Christ wa gbo mi omo ye aso ti omo eniyan le fo olohun gbo ila owo ki pare ogo to gbe wa ile aye bayi loluwa wi Matayo shahaladesha mi omo ru idamu to nla koja mi omo bi ogun se le to bayi loluwa wi niwon igba ti la owo ki pare nitori pe yan foso lato ni lo ogo yen oni se pare mo in the name of Jesus Christ babo owo tin fi digbedugbe envelope tin ni kiri ti o loluwa yi mo ri envelope gbengbe menasha ireti o laden titi ireti nfi kaakiri losu kejo August visitor bayi loluwa wi ireti amen to ni loruko Jesu ki won fi sori ti e in the name of Jesus omi to gbe lowo isa ti mo nju prayer si so mo pe dede omi to le mu tan ni iyen lo mu watermelon si ta jo fi pade mi ni ago 12 lori Facebook loni 12 gere gba ti o ba bi di 1130 ma si yin le pe ke lo break awe ti wa ki pe se wa ri ni ola lo lojo Sunday isin meji ni lagbare ni to ni aye ati orun awon omo Olorun awon odo Jesu lati omo odun metala titi wo ogbon odun be na ni awon ogbon odun lo soke ago mesan ni ti won but awon odo yo bere ni ago meje igbowole hanhan because I'm going to anoint you and ki wa se yen nikan ogede mejo mejo la fi break pelu eyin meji meji emi oluwa wa ni ki nfi kun in to mu wa lati ilu Canada fi le gbogbo omode atagba lowo won ogbodo mo ebi mo lati osu kejo yi lo ohun oluwa ni eja mo babo wa se ase jere losu wa ta tajere lo sui bolu wa se nbe ti emi nbe laye gbogbo eyin ti won ti ro pe yara iro ni pe ti aye to ka ti won so ise yen ka bayi loluwa wi mo so ni loruko jesu osu kejo re leleyi wa dide wa dide wa dide in Jesus name se ri lo sui gbogbo eyin te fe bere oja won ronu bo se tajo odun ojo odun ti bere o lati osu kejo ni emi ti ma so ba won mo church e bere si pese ile mojo di december to bere oja ki pe pupo eyin te reti owo iwo to fe shop eyin te fe gba le titun eyin te fe bere se titun ninu osu kejo osu ibere lati iseju yi lo ki angeli pe ko si ona fun yin loruko jesu ma si ami sinu omi yen wa gbo osu kejo yi gbogbo eni to gbo mi aisan ti nbe lara re eleyi ti nji olaye pelu inira gbogbo ti won gbe si olara loru loru gbogbo to je ti o je kayan ma ri o sare o nji oju orun to je ti ojo bayan lowo oju aye pade loruko jesu oya jabo jabo jabo jabo jabo jabo jabo jabo in the name of Jesus Christ e wa gbo kin fele ikun e gbo nti mo gbo ati gi atope ni mo sanu ewe ti won gbe ni afomo ki so for sat lo nu gbo ko lo ewe ti en pe la fomo I mo fa bayi ko leka ki se gi a kan so mo igi onigi lorun a si to gaju won lo baya maku ebo di shahala emi so tele awon ti o fo dide ti o support e laye lo su tutun yi ninu osu kejo mi omo bi lu se ri o won ayo si o loruko jesu oya ri won pade won ki won pade re in the name of Jesus e wo sister
1: praise the lord oruko mi ni adejimi esther mo dupa lowo olorun fun ti olorun se ninu aye mi ati ninu yen bi mi lojo kan ni last year ni mo nlo lojo na lati lo verify boya bi school boya mo ma ri vacancy fun aburo mi mo sa se day school yen won wa ni awon o fe school sat pe nc la won fe mo wa ni ami o de fe tishi mo woman yen sa be mi gege bi hm mo sa apply oko mi na ni a je ka ma se pe gbogbo e na ajora won ati gbogbo nkan to n ta everything pa ajora won mo sa tesiwaju suddenly hm yen sick ni second term won sa ni awon o se mo
0: Olorun se school mo.
1: Se HM mo. So the owner of the school ati e riri awon to ti wa mefun 6 years ago gan won ri the owner.
0: Won men to ni school.
1: Lai mo wi pe olowo la kan ni to mi le gan. So be awa sa se n test waju ni asa wa awa wa awon teacher kunra asa bere. Igba ti o wa wo pe ko si HM kankan mo ya yen wa ran se o ran PA apoko wa ba wa lati verify bi gbo school se n lo. O wa asalaye pe I need the HM lati ma se edi wa o ran nikan wa iyen de gbogbo time yen o je time no cash mo tin lo ati open account